0: Chuck him out. Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
1: Wo, ọ̀rẹ́, ó sún mi ó jẹ. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pè tán lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dà náà wà ní ń jò. Gáàsì ní ń da wa náà ti fẹ́.

0: bí ayọ.
1: Bẹ́ẹ̀ ni wíwà láyé mi lọ́jọ́ ti tòní ore ni eré wá mi rí.
0: Lámìlámì yá.
1: Nítorí ọgbọ́n òdigi. Ìfẹ́ Ọlọ́run àti àánú rẹ̀ ni mo rí gbà.
0: Ète ọmọ aráyé. Má ṣe jẹ́ kán bà mí láyé jẹ́.
1: Ọ̀jọ̀ má fọmọ aráyé ní orí ọ̀fẹ́ láti bà mí láyé jẹ́.
0: Bọ̀bẹ ṣe bẹ́ṣú, jẹ́ kí n máa wà. Ìwàrà ṣe ń jáde lára ẹran.
1: Olúwa mo dúpẹ́ rírí jẹ, mo dúpẹ́ rírí mu, mo dúpẹ́ rírí náà, mo dúpẹ́ rírí lò.
0: Ọmọ rẹ.
1: Mo dúpẹ́ tó jẹ́ kọ́ fi ẹgba fún mi lóúnjẹ.
0: Dúpẹ́ lọ́nà pẹ́ mi.
1: Mo dúpẹ́ tó jẹ́ kọ́ fi ọwọ́ òsì lé mi léjìká kọ́ máa kí mi pẹ̀lẹ́.
0: Ọlọ́run ló lè ṣoore fẹ̀dá èèyàn láyé ń bí o.
1: Mo dúpẹ́ fún àánú tó fi bẹ èmi àtàwọn olólùfẹ́ kàn ní wíwò lọ́jọ́ ti tèní. Torí mímọ̀ ṣe wa kọ́ agbára wa kó òye wa kọ́. Ta bá ní ká rojilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ́wà ní mọ́ṣúárì bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí.
0: Ọlọ́run bá mi ṣoore fẹ̀dá wa ni mo mọ pẹ́ wa.
1: Ọ̀pọ̀ ni wọ́n wà nílé ìwòsàn tí wọ́n ń kígbe ó ń ta mí ń romí lásìkò tá a wà yìí tí gbogbo ẹbí àtara tí wọ́n ti sá lambalamba káàkiri báwo la ṣe fẹ́ du ẹ̀mí ẹni yìí. Bẹ́ẹ̀ ẹ̀ṣà ìmọ̀dí ti gbé ẹlòmíì dẹ́wọ̀n bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Àwọn kan ti ẹ̀wà tó jẹ́ wípé ìgbé ayé bí ìgbà yìí pé wọ́n sí ni wọ́n ń gbé lásìkò yìí. Gbogbo àwọn tí mo kà sílẹ̀ kò kún ṣe wípé wọ́n ṣe Ọlọ́run. Ó kàn jẹ́ wípé àrà tó bá wọn ọba Adẹ́dá ṣẹ̀dá ló ń fi ẹrù rẹ̀ dání. Èmi dúpẹ́ wípé àrà ire lọba Adẹ́dá ṣẹ̀dá fi mí dá. Mo tún bẹ́yìn náà dúpẹ́ wípé àrà are àrà àdùnnú ló ń fi yín dá lásìkò tá a wà yìí. Bẹ́ẹ̀ni àìmọye òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu, àìmọye èjì ló ti jà, àìmọye àrá ló ti sán. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Ọlọ́run ọba mi ò kí ń fi àánú rẹ̀, ó fi ń bo èmi àti yín. Ó ń fi ààbò rẹ̀, ó sì tún fi ń bò wá. Kí wá lóde tà wá ní dúpẹ́. Ọmọ ìyá mi má mi kàn. Gbogbo ohun tá à ń béèrè tó kù díẹ̀ káàtó yẹn. A mọ ìdí tọ́lọ́run ṣe ń dá dúró. Bóyá tó bá ti tẹ̀ wá lọ́wọ́ bí a máa ti ṣìwà wò. Bóyá ìdí rè tọ́lọ́run ọba mi ò kí fi ń dá dúró lásìkò yìí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ máa rọ̀ ẹ́ wípé kò má mi kàn, kò má fòyà. Jẹ́ kí ọpẹ́ wa kó máa pọ̀ ju ìbéèrè wa lọ. Torí Ọlọ́run ti ṣe wá ní, ó ti ṣe wá ní, ó ti ṣèlérí fún wa wípé kò sẹ́ni tó bá ti mọ bọ́ ṣe ń dúpẹ́ tóun máa jákulẹ̀ láéláé. Ẹ jẹ́ ká máa dúpẹ́ gbogbo ohun tọ́lọ́run ṣe fún wa. Mo mọ̀ wípé dájúdájú ohun tá à ń béèrè fún tó kù díẹ̀ káàtó Ọlọ́run àtúnfilé wa lọ́wọ́.

ẹ méjì o njẹ asabali kí zere wa mi ri loruko temi la wa loruko baba to bi mi lomo emi lomo egba mo lu sabi agungun akalo mo gbegile kan ma mu kikan omo yumuyumu loro nke eyi ti o ba ke yumuyumu ma boro lo ni emi tu lo moju ba ni re ode kan ni asen de ni owo po sase eniyan ni nfe ni leyin baba si ni le teru somo ni nfe ni loju eni e ka bo we kro le ni gbogbo ibi te tin gbo wa ni role toni lori eto gba nkan gbe mo tun fi asiko yi ki gbogbo awa lesin musulumi ku amojubo odun tuntun oju wa tubo ma rodun o oni ni ojo ru ojo ketadinlogun ninu osu kefa odun 2026 o sise dede ojo keji ninu osu muharram odun 1448 leyin ijira e wa ri pe ti wa topo oju ope lo opo lajo mu odun to koja 1447 leyin ijira sugbon ti won ti di agbegin bi isu lasiko ta wa yi awo fi yan a fin dupe lo ba deda aseda to so wa titi di asiko yi ni mo dupe pe lewo yin ose to koja ni mo n dagbere fun yin wipe ka fayo pade lori eto lose yi atun ti dupe pe atun ti fayo ati dunu pade lori eto gban kan gbe ni role to ni e ba n kesi ara ale keji iya kafaya e ba n kesi iya tunde ki iya tunde ba n kesi iya erewa mi ri pe ko sun mo di radio won eto gban kan gbe tu ti gori afefe latori ikoni 85 o le kan dondo wa zobia fm gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé lórí ètò yìí láti máa mú àwọn ìròyìn ọlọ́kun ìjọkan wá fún yín nípa àwọn ìṣẹ̀lẹ̀ kàyéfì tó ṣẹlẹ̀ káàkiri àgbáyé kò ń ṣe láti fi dá wa lágara o wọ́n ní bí a ṣe dáre bẹ́ẹ̀ náà níbi ṣe wà kábàlì mọ̀ wípé mẹ́wàá ń ṣẹlẹ̀ níkàn ló mọ̀ kọ́lọ̀ má fi àbúrú kàn wá ni abala kéje ètò yìí láti máa mú àwọn ìṣẹ̀lẹ̀ gbàǹkangbì wá fún yín níbi tá a ti máa fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ká lè fi ṣàríkọ